0: Naija FM 102.7 Radio 1. Orin tó dára jùlọ ló máa ń jù sórí afẹ́fẹ́, ó dẹ̀ ń fúnni láyọ̀.
1: Àwọn kan láki Gúúsì, àwọn kan láki Fẹ́ndì, àwọn kan láki Sẹ́rútì. Hi, Nadé, now my name is Niniola, and na Naija FM 102.7 you dey lis ten to. Mwah! You go anywhere.